0: zion e voa. Wimende ason debu do gbetu emeon, debu mon yon gbede kwenye. Aso ka kanon fin, tra la wimendo a jokman toy. Bo aya kimeon, mele binondo eton eton sawe. Eo azode mewe ade, aya azo meon, edo kando kanjinu mele biwe. Fie wede o jenwe ade. Diplomo eneon ado kakabodo doktora. Loo, keke kwenye, enyoa keke kwenye loyo. Mede vwele kobo sonwe. Bon afonyon et non le semaine quoi biowe tu ai to ko meon ano mo mede bonzia o tumba kola ole nu debu edo gbo wewe afonyon e ko konu yan yin lo fide bai ta fomewe wi me yonu ati sun edo mariage nan blowe allo akoblo botagba egbe so uve azine gbe asupo me podo jire uve le supo e no le de benon blo mariage mon coton bon nu binu ple benu chi kwegbe tumba kola ole meda kodo emi do dido nu ye jindo me ti e kun do en e no do wa blo le we kun emi ton o me ti le to no se awon bono ti a tu de ji e ai hon gbe do ji ton si ho we ton kaka wa jiji teme yo a chene de na emi lo mo ton
1: mo fi okun mo fi obin mo ki omode mo ki agba mo ki onile mo ki alejo ni bi ti bi tin jo mo lo bayi
2: igbogbe ni sunu bo gbogbe ni yonu igbogbe nu jo na bo gbogbe nu wo pe nu le do ki re bu do ni do to do mi we di o mi gbogbe ni re ni gbogbe won ji
1: eh mi ti mo soro ni otunba kola wole adu awogba gbogbo ti ton gbo mi ti yo ni di awa ta n soro na ohun wo ni ha eh mo tun fi asiro yi mo fi ti gbogbo eyan lola wa ti en control ilu ibe ni lati bi ko ti bere ibi ibi le bi ti o pari ti oba tun fun so lati ojo yi a tu ma fun se awa ti en dari na olorun ba a tu wa lokan bale ko ni je ki ilu ko se kini o le mene ko kan wa
2: eh me de bu de gbe oyin o to se boro se na si so wa me se se o je ni jogbe ni me se se le a kuro no e a lo gonu mi we bo mi joro to wa kan re bo fifa e bo to wa me o le a kuro no e kun na je me de bu di o le to wa na do fifa me de
1: eh leni a fe soro fun wa nipa okun aye okun aye okun aye olorun bo ni ti okun buruku aye ni ti buruku de wa to mo ton
2: ami e na se mun ni de to do mi ele e bi o papa mi ton do e mi na do o do o kan ti gbo me ton e yi kan ni ran kan bo no bla me e wu e da do o do
1: kini kan wa ti awa yoruba ton ma npe ni owo alantaku owo alantaku yi owo to fele ni gbogbo se fele to yi be na lo se yi to nipa pe ko won fi de omo araye awon wo ni ma nlo okun yi awon wo no ma tin de aye oni ko kun buruku de wa tomo tomo
2: papa mi to ndi de ndo ti ja ndo yo be mi na do ko do okan ni na kan okan bi gbo me tan e no bla me be no yo do okun aye aye ye se kan kan de be bo e no fege amo kan eni kan de bo nu ye yi bo do bla me na ye si tun gbede gbede wa
1: elomi wa to je pe okun aye ko won tawon eni bi ti won fi de yi lati gba to won ti mari ko gbo pa ko gbo po ise awon eni bi ni o je pe ko won ti lo de bi omo e mo bi kan so to gbogbo ewe ti o le ma lo pata eni ti se fun eyi fun gba oyukun ba nlo ti o ba nlo eni ti se iwo kan ma ri pe omo to e ko gbeje loju aye oju orun lo ti ma lo gbe ti ejo ise okun aye ni aye ni ti o ku buruku de wa tomo tomo
2: ami me chele mi papa mi to be ko nu mi we do kan nyana kan o kan bi gbo me tan o kan bi ble e no bla me bo adasu ye adasu o lo kan nyana kan e o ko aye do e papa mi to bi yo e si aso wu ale kere ni
1: okun aye o ni de wa awon si kan wa wa ti won fi si lara pe pe yo ma nawo ti ohun le ma ri pe gun kan to n jo n so won atoko ohun kini won ma pada gbogbo nkan to nawo si yen ko kin sona o ayo ni ti okun aye ko ni ti de wa tomo tomo
2: kanyana kan kan bi gbo me tan wa ni no sundu me wa e da lo de bu wo ni onu ni nu kon yi a akulu no na de ni si kan bi gbo me yo e na tun ni si kan mo ko tomo kanyana kan e lo kan bi gbo lo bi gbo me si kan e do no bla me na e tere ne
1: okun aye ayo ni ti ku buruku ko ni ti de wa nle tomo tomo e be lo mi wa to je wi pe ibi ti aimoye eyan ti koja a ma zikin a ma bo loju a ma yin ojule me wa to wa tin koju si fowo si ko ni ri nkan ti ohun fowo si eh ise okun aye ni de wa tomo tomo
2: me de lady, boy, it be on way, do you well? Did you make you go be well? Eh, and I'm looking for, eh, no blame, boy, man, or mommy, they may. I put on that this is the examen.
1: Oh, quiet, along for Nicky, who broke who could be the one little motomo, for my little room, and the little maricon would be a sissy.
2: I mean, it's a lamb, it's a part of that word of Canyonaka. Many are called no blamina, but no blamina. Akuna no blamina. Mauna no did it and a blabby. Made a lady, boy, yet they are no damn law in a foot rodder, who be following me. I lay in a foot rodder, any do, Sukota, can be blame you. See us, we are let steady.
1: Ever looking what I say, won't be a jacale, Bonita. I want to go a little garang, Emma, I want to make it to master. Iṣẹ́ okun ayé ni Ọlọ́run bọ̀ ní tí okun burúkú kò ní ti jẹ̀wọ́n lé tọmọtọmọ.
2: Mẹ́rin fún lẹ́ẹ̀dẹ̀ bọ̀ yéé jẹ́ ọ̀nú èdè àjọ ìtàn sí àgbàtọ́ àlòédò bùtíkù ẹ̀ àlòédò bírò ẹ̀ àlòédò fídébò àzọ́dè inú wa ni. Mẹ́rin àpátún lẹ́ẹ̀dì tí ó sì yéé jẹ́ náà àzọ̀ wá wẹ̀ gbọ̀kìlìyàn nánú wa ìbú ẹ̀yẹ náà lòún sá wẹ̀. Àmúgbẹ́ mẹ́yìn mẹ́ àjọ yan kan ayẹyẹ kan gbígbọ́ yan kan káàsì kan ẹ̀yẹ tí wọ́n bla mẹ́na ẹ̀ ó bla mẹ́ ọ. And I'm a clean. We saw a deal better than I just didn't know the Akina Vivolo. Make that a fatu and I don't saw it. Edo Monu were made on. Chicken over eighty. Antuno, Canyonaka, and a good lawina. Made a volley, they were yet the leo, Canyonaka. A yet of lawina. A wedo no more, first on let the sister and gledo to throw it. Where the Monu were made on. Papa Mito, or Tumba, for La Wolle. Where the Monu were made by a model. Ayẹyẹ kan àtọ kan ẹni ẹrọ ya dọnu ẹni ẹnu amọwẹ dé dọnu papa mi tó lò di dọwọ ẹlẹbi sẹsẹ mẹọ tí kéré pẹlẹ di. Kan gbónú tọkọta un lẹ́jàn bẹ́ẹ̀tì wẹ̀yìrọ́ 01-95-18-91-23 wẹ́mẹ́dà franco ẹ̀. When they were sacked away, when they were feeding, let the dog or bone let the girl. I yell, ain't no blame, I say, sicker. Big bunny like a sicker. Ain't no blame, boy, mono, move, you go, and one more where they did me. What chicken, go where they did, Anna, but you don't want to.
1: I will meet you, who could do one little motomo. I really know what you're talking about if you want to be. One is a contour, who could take a cool lap with you. You won't go with you. O ba gbowo ti o ka owo yowo yi pe gbowo yi nigba ti o ba para ya o ni le ti account bawo lo se na owo yi tan ise okun aye ni
2: ada so wa we nuno gba so ye yi we be no na we si ti foko e ana mo de ni yi pe ogan jile sale odi e ba mo ko nu kupo bi asan pe gbon anomo to na apewe ahin buwa ifo we a anu ti won okun aye ayeye kan esin aso wi wa le tere.
1: Iwo baba loja iya loja te ngbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to nse omo nkan to kun ekun ni tin to nse kakul awon eni bi won ni pokun aye bi wa se ere le mi ato pe se pe to ba tin taja koni ma mo do ise kini bi se kini bi se lo owo yen ma di fun ise to ye ki wo ma jere o ma ri pe gbese gbese gbese ohun ni o ma je fun ise okun aye ni olorun bo ni ti okun aye aye ni pokun aye bi wa tomo tomo
2: ami gbigbo ni aka. And I'm blaming you. When made you a human, but I'm sorry. As I know, I'm quite a chakamu. I'm quite a woman. I'm on what to tell you. I'm quite a no more don't do you more. I ye million would bear Jonah. Bonoa, our dog, Kakakakaka, I'm not in the clown. No need, Bobo, I this 11 of blame, but no more dona. When may you get million would bear Joe, you are now. And I have some million, I had a queer meal. Anomo to na big bunny raka. Oh, ayeye kan. Esi aso wa le tere ni.
1: Ere lo mi wa to ye pe lati ojo ilo n process ati lo si loyinbo. Ngbo gbogbo igbese ti won gbe awon eni bi won ma je ko sese. Ise okun aye ni, okun aye ni de wa bi tomo tomo.
2: We me ko do program blow ba a o blow we ma to ti sese. Passport we ko da ju. Visa to ro kine. Bo, I do not voyage. Bon wa yi yo ye blo test nu e yo do ko je ke atatuno kanyan kan ni o ya ewe ma banu ani yi voyage ki a ko yo wa to e me si program ya blo mu se ku ba yo ma o tu yo aturo a ze we zo ba ma ko yi a Ẹrẹ
1: ni mi wa so pe obirin ni nigba to pade ohun atoko e oko yi ma ni fere o bo se ni fere na lo ni ti awon omo ṣugbọn nigba to para ya awon eni bi won pe yin won sira won oko ma lo nawo fun awon obirin ni nita ohun ti wa nle ohun atawon omo to je ati je ati mu ohun nikan ni ma gbo o ti ra ni sin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti o fe pe oko eni ṣugbọn awon eni bi won je ko se kini won je ko ra ijoko gege bi oko fun ma bo aso de ni otunba kola wole ori gbogbo ojo aye temi asugba to je ti wa wo ni mo fi wa ogun ehun to fa ti mo fi mo nipa ogba won kini inu to ba ti di odo wa lagba ni owo olorun ibi yohun toko ele wa to ba je pe ti ti eni a pe yo para sodo e
2: wo mi dede tiro to do mi we bada suwe bo ti yi bo wa ni na eji tan ni mi e mo mi o e no yi ni dodo no bi odo e pelu si oli kupu de no pa mi do awo wọn yìí náà lọ máa ní máa ń ní gbélé omi àtìtì ní pé wọn àmọdà sútò ìdí ọ àpẹẹdẹ náà yìí bọ náà dùkọ ẹ náà ní òun dèbò ẹnu ìbàrò tó kó rẹ ẹ sọnà dọgbẹ tó dèbò pé ọgbẹ yá bọgbẹ rẹ yín pápá nù fìlẹ wẹwẹ yín mamá nù fìlẹ wẹwẹ dò nù bìbìlówẹ tóbọ àsútò ìkadò fún ni yóò di àsúdà lọmẹnu ìkanyìnrán kẹni ọwọ ètò bùlámì náà yóò máa mi ewé mo atija igan ji owo nu mi be ona egbegbon egbeji ona egbegbon dadati fofo ti a sito e omo edewe nu ate o ya ni won ni gbon mo je bi kata je jiyan we do mo nu we me deun e wa tuba edo we nu e we me do todo mi we we nu we do pe ba we o me mele nanu kan ji gun me na me to na si egbon si kan ho we de amun di do e to me mi nanu kan ti gun mẹ́mi náà ló ti jọ ọgbọ́n mi náà sọ wá rẹ̀ kan tí bọ̀nú mi tó lẹ́bi títí náà ló nukun yí wẹ̀ ewé yín sì sí ọ̀túnba tán wẹ̀mẹ́dé bá dé ní ìṣe wẹ̀ ọ́ èmi dọ̀nú ẹ̀dọ̀ àmì tí kè bá.
1: ẹrọ obìnrin yìí ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà ó fún ní gbogbo nǹkan àwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí olórí ọkọ tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé jùlẹ̀ àsìkò tí wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ máa kéne mìíràn wọn ní da ọlọ́run mọ́ iṣẹ́ okun ayé ni àwọn ẹni bí òní kòkun wọn bú fún wọn níbi tí wàá tọmọtọmọ.
2: àmì ní ṣe lẹ́nu pápá mi tọrọ títí mẹ́nu mi ẹ̀ dọ̀ àmú ìyọ́nù dé bọ̀ ọ́ yẹn ṣùgbọ́n náà fún kákà bọ̀ ọ̀rọ̀ ìyọ́nù jẹ́ ìyọ́n dẹ̀ pẹ̀lú yà máa ò jẹ́ ń dá mẹ́lọ lè yà àmú dé ìyọ́n pípọ̀ gan ewé yìí dọ̀ nísúnú dé dọ̀kọ́ níyan ebi ọmọ tó ẹ náà ọmọ tó ní ebi ọǹdẹ bu ebi ọkú ẹ náà ló ní àmọnú ẹnu sáàdé pọ wọn ẹ náà tún lè jẹ ọ à mẹkọ ọmọ tó nu ẹ ọ àyè ẹ sọnà bí apẹlà mẹkọ nùjọnu ló bu ló nùbọkọ pé nu ẹ ọ àyè ẹ lè ọ sọnà bí yà á ìtẹsí àzọ wíwá lẹnu àyẹyẹ kan ewé yín gbígbọ yìnyín kan èdè yà dọnu ẹwẹ mọ bọ a máa mú àṣùwà àyàn bẹ pẹ sí bọ nígbà máa fi mú àṣùwà.
1: Ẹrẹ lomi wa tó yẹ pé okun ayé yìí okun burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹ́lòmíì ìgbà tó ń tó tí ò sí ohun tó ń pè ní protection lára ẹ̀ a máa rí i pé inú ẹ̀ tó máa ṣe kíni yóò máa gùn ún.
2: gbígbọ́ yẹn kan àjọ kan èyí tó bùláwé náà ewé ìdò àṣọ wà wẹ mọ bó máa náwó gbọjẹ ọtúnba akọlá wọlé ìdò ànáfà ti gbónú máa wù mí nílò jágbe sọmi tọ́lẹ̀ ní ìlú pọ̀ bónú mi ní dóṣe dáadáa mí ní dónú kan yìí ìdò ẹni ọba wẹ ẹni gbé ìdò àwájú jẹ ẹni tún ni.
1: Tẹ́lẹ̀mí bá dé ọ̀dọ̀ mi ẹlẹ́mí àmà béèrè ṣètò ọ̀túnba irú agbára ó gan ló ń lò ó nǹkan tí wọ́n fi bí mi ni ẹlẹ́ẹ̀kejì bàbá tó bí mi alágbára èèyàn ni. Ẹ̀kẹta tí wàá ni pé tí mo bá gbẹ̀rù ẹnipẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí yóò tí ń bá ti gbó alágbára màá tó onítọ̀hún lọ màá mọ irú agbára ohun onítọ̀hún lò tí ń bá ti wá dé máa rí pé ìrọ ó jura wọn lọ. ìdí ìfẹ́ púpọ̀ sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
2: mi ti lẹ́yìn ń dọnú mi dọ̀ pápá mi tán àjọkùn di ènìyàn tọ́ ìdókò ẹni tán àtọkùnà dako ẹ bẹ́ẹ̀ni lẹ́dùkú tán àtọ́gọ́wọ́ ẹ̀yìn lọ ẹ̀kẹ́ wẹ́mẹ́ fòfòtì wẹ́mẹ́ dáadáa tì we me papa we me mama e go to do mi we te de mi ni di sawa mo ko jo ko je do we here ana ho mu ya ho bo wa ni to bo to le si yo mu e ma u se do ti to be wa de me be ti po ipo
1: gbogbo iwo ti o je pe o ti kakiri kakiri gbogbo to ba n gbogbo e bayi ohun lo ma n lo ma dare la mu iwo sa gbinoju ko ma bo aso de ni o ti ma ko la wole ni lu ku tonu mo wa ni sifaji ni bon komisaria abi ele ko mi ti ori ni numero yi 01 97 25 20 91 pa ni iwo to gbo franse 01 97 25 20 91 ni lu ajase mo wa ni kokuta 1 ni iwaju ecole legambet e ko mi so ni numero yi 01 95 18 91 23 Papa ni iwo to e pe o gbo franse e le pe 01 95 18 91 23 adu awo gba
0: eni no fi sunu no fi yon te asegbon wa ide dopo dopo mi ton le mi dona ton do meji tantan me we de bo gbeto e mi yon mi dona no do mo je me mi de ton do ein won do me miton le mondo po ganjina no miton le sin apahwe donu ayin gbeto bodo won do me ma ton wede a no mandinde rien en afloue mondo po nu e a do vona bo mondo nu ene nu de a alon blo bo hode de a lo eton rawe don papa si don eton yo mo je me ma do won do me nazo bon wene na don de a meno vi e hen e na wanu hawe desu titeng beto do me ho mi ton le o won do me mi ton a lo de jiwe soro nu de we jiwe toro bo wene no ho gbede le we ka do bo se jinjonji bo wi me wa do ai fi hon e me mi de gbe tin be ko go sin dodon kakawa gbe tin bo ma ka di o gbede e yo nu dede bo wena wana blo agada nuti bena wa dio toto enele ya nu dopo e asi huwa bo ho wede da kon nu nu mo koton le do gbe o me bo mo gbe o me si vivie o e we indo meji adona tun fun to me mi ton mo dopo adona tun nu bo tun nu e de so titengbe do no fi chele mi mi ma ble mi de o gbe e lo e me mi de o ho wa ino ho bo no no me alonu amaka ja ho ho gbe bo ai mo nu kunu je me do nu yue do do gba sa o ene on anale bo ale wi me e gbe zan ho e to me on nu o inu de ba do na bro lo wa e inu bo ve we bi pata pata ka tun wa ka do mo je me ton de a bo I blo a blo pombo mo do ene wa I we si aye ka wa do hon e gbe din awa pon wide me kaka o ano mo do pede me do zoe na bo mo do nukon iwe mi le dio mi kun do nukon e de iwe o eyan wa mi kun ka so le do ten o po me o lo oguto iwe mi ka le de do we ton won nu a wa isin bade vla fo do ku ho iwe nu wa gbogbe to ro po ton le o e su po bo gege bo do alo nko nko le me bo ka le do hun me apawe gege e a do hoche si we di de me wa kwa do kwa de mo de we kan khiko lo me ti de inu ba wa bo mo do me ti flafo ene o we ka zon ajie nu nyen ba we ade te kudo nu ba de ba ton do apaton fo yo a reon ana yo lo me da ho o tumba bo na do mo je me bo na kanu bi odo nu eti me nu we mi de do fi die flafo de ba mo do me ti Nudo nka si hui mo nunye dodo no debo kambiyo e karena le isiso siso tonu mi rumo. Areon ana huhu. Alokan e hikaton yi 01 97

0: tó ń bọ̀ nù úlù úlù nù ọ̀lọ̀ parọpa lẹ́rọ jíjẹ ro pẹpẹ jíru egbe.
1: Torí ó rí Jésù náà.
0: Yóò à ń tó mọ̀ Jésù wẹ̀.
1: Ó ní ìgbàlà.
0: Ànádó ọkùnrin gan.
1: Torí o bá rí Jésù ìgbàlà yóò wà.
0: Dóyìndó àdó Jésù ọkùnrin gan náà tí.
1: Ṣùgbọ́n àwọn èèyàn ò ní ìgbàlà.
0: Àmọ́ mẹlẹ́dó ọkùnrin gan.
1: Wọ́n wà lórí pẹpẹ.
0: Yèkádó pẹpẹ jí.
1: Wọ́n bá ẹlòmíràn wí.
0: Yègbẹ́nu mède fọlẹ̀.
1: Nínú ìjọ tó wà.
0: Dó àgùndé mède ọ.
1: Nígbà tó ságbèrè.
0: Wèndé lè àga.
1: Nígbà tó wùwà burúkú.
0: Wèndé zá wà lọ yìnrìn kan.
1: Nígbà tó fẹ́ fi. Ìdí tó fẹ́ fi da ìjọ rú.
0: Wèndé jáǹzé yonú ètò mọ́tò wúlú àgùnbùtẹ̀bù.
1: Nígbà tó fẹ́ mọ dalé ọkọ̀ àti ìyàwó rú.
0: Wèndé jóná wúlú àsúpá sí pósínkú egbè.
1: Wọ́n bá ẹlòmíràn wí ni
0: o. Ìgbẹ́ ìnámẹ́dẹ́ fọlẹ́wẹ̀mẹ̀.
1: Wípé kó lọ ṣàtúnṣe.
0: Ní ìbúlò fọ́jìrádó.
1: Ọ̀pọ̀lọpọ̀ wọn léni.
0: Sùpọ̀ ìtọ́nu egbe ọ.
1: Wọ́n mọ̀ ti gbé wọn sórí pẹpẹ.
0: Iye kó izé èyí tó pẹpẹ jì ń.
1: Ìdí nìyí ni àwọn disorders fi ń ṣẹlẹ̀ ní inú ìjọ lé.
0: Ewu tó ẹ̀zọ́bọ̀ désordre bẹ́wulú tó sùpọ́tà gun òkúrú náà tó mẹ́ta.
1: Orí o gbọ́dọ̀ rí Jésù náà.
0: Dó àdónámọ̀ Jésù wẹ́.
1: Kó tó lè dúró lórí pẹpẹ.
0: Wẹ̀ tí ó bọ́nà sì kúnà tètò pẹpẹ jí.
1: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
0: Mẹ́sù pọ̀.
1: Ọkọ ọlọkọ ni wọ́n máa ń gbà.
0: Àsúmẹ́rẹ́ votan ẹnu yìí.
1: Ìyàwó oníyàwó lẹlòmíràn ń gbà.
0: Àsímẹ́rẹ́ votan mẹ́rẹ́ vò lẹ́nu yìí.
1: Ẹlòmíràn ti fi orí pẹpẹ, ó ti fi bayé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin jẹ.
0: Mẹ́rẹ́ vò lẹ́kọ̀ sí pẹpẹ jíbo.
1: Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ níbi tó wà, òun náà ni ìwà burúkú tó tó tẹ̀síwájú.
0: Mẹ́dẹ́ vọlẹ́ kò zé wa lọ gblégblé bọ̀mọ́tẹ́ tó rìn pẹpẹ jí gblé wa lọ dé. Záwọ̀ ẹ̀ká tẹ dá ìyọ́jẹ́ lẹ́fọ́ ṣe wá pẹpẹ ojúrò dé.
1: Léni.
0: Egbe ọ.
1: Ẹlòmíràn lòun ti di olùdásílẹ̀.
0: Mẹ́dẹ́ vọlẹ́ rẹ mi lẹ́sùn fún dátẹ̀.
1: Ó wá ń wúwà rádaràda.
0: Buwádò wa lọ wúlù wúlù záwẹ̀.
1: Orí ìjọ kan náà péré náà ni ló lòun dá sílẹ̀.
0: Àgúndò pọ́gí ọjẹ́ kárẹ́mì zẹ́dà yìí mẹ́.
1: Nígbà tí èèyàn fi odidi ẹni tó níyàwó mẹ́jọ.
0: Wèndé.
1: Ó fi ṣe alàgbà lórí pẹpẹ.
0: Wèndé yẹn zé mẹ̀dẹ́dù àsìrò pólópó tátàn mo tó bá sí mẹ́kú àgùntàn.
1: Wípé ìgbà tó jẹ́ pé kò náà ò bá Jésù pàdé.
0: Wèndé Jésù pàápàá má pé ká Jésù wà ló.
1: Nígbà tó di wípé ẹni tó jẹ́ wípé ó bímọ ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún ọkùnrin mẹ́fà tó dẹ̀ kọ̀ wọ́n sílẹ̀. Àwọn ni wọ́n fi ṣèyá àjọ.
0: Mẹ̀dẹ́ iná ọ̀rọ̀ jẹ́ mẹ́rẹ́dẹ́ èjì vírópó náà tọrọ pó vírópó náà tọrọ pó. Mo ka jìmọ̀ káká bẹ́ẹ̀ pé àìsẹ́ mo ẹ̀ka wá tó bá sí màmá àgùntàn.
1: Èyí tó dẹ̀ sọ wípé àlóhùn fẹ́ lọ́kọ mọ́.
0: Bo ẹná lọ́rọ̀ jẹ́ mẹ́rẹ́ sọ́jà ń dásù dé àwẹ̀.
1: Àwọn náà gbé sórí pẹpẹ lẹ́yìn.
0: Yẹ́wẹ̀ wá ṣe tó pẹpẹ jírú égbe.
1: Torí ẹni tó gbé wọn síbẹ̀.
0: Dómi ẹsẹ̀ yé tó fi ni.
1: Ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọ̀báwí Ọlọ́run wà lórí ayé ẹ̀.
0: Nú gbẹ́nú mi à ń lọ kúrúnà tán tí tò gbẹ̀zá ẹ̀ tán jù.
1: Òun náà ò ṣàtúnṣe.
0: Ẹ dẹ́sù búlọ̀ fọ́jìrádó wa.
1: Àwọn náà tó tún wá ń kó jọ kí ó lè pọ̀ lọ sí ọ̀run àpáàdì. Àwọn náà inú wọn ń dùn wípé àwọn ò ní ṣàtúnṣe tí táwọn fi kú.
0: Yéhùdé wá bẹ́ pèlè èdè lẹ́bẹ̀ẹ́ mẹ̀bí sí ẹjọ́ sùpọ́dọ́pọ́ bẹ̀ẹ́ ká pèlè èdè náà mi ò jì máa tí mi hàn. Ó mẹ́rù ẹ̀dẹ́rẹ́ sùn fún ẹ̀rọ jẹ́mẹ́rẹ́ mi kúnná bló fọ́jìrádó káká jẹ̀fà sódò.
1: Ogo ni fún bàbá
0: lókè ọ̀run. Alleluia.
1: Nígbà téèyàn ò bá rí Jésù.
0: Wèndé gbẹ tó máa mọ Jésù wá.
1: Ó di dandan kí Sàtánì ó farahàn fún.
0: Fọ séwẹ̀ rọ̀ lẹ́gbàna sọ àwòkẹ́lẹ́ ni.
1: Sàtánì ò wá máa lò ó yóò rò pé Jésù ló ń lò òun.
0: Lẹ́gbàna wá rò sí Zéwẹ̀ bẹ́ná fẹ́ tó Jésù wẹ̀rù èmi zanwẹ́ sí.
1: Ogo ni fún bàbá lókè
0: ọ̀run. Alleluia.
1: Kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí.
0: Tó bọ̀ náà inú kan rò kówọ́ mẹ́hàn.
1: Ẹ jẹ́ ká sáré lọ sínú ìwé Tímọ́tì kejì.
0: Mi gbọ́ mi ní Tímọ́tì ìwé gọ́ọ̀mẹ̀.
1: Orí kejì.
0: Táẹ̀tàn ìwé gọ́.
1: Ẹsẹ̀ kọkàndínlógún.
0: Fífi amẹ̀. Kò é wẹ̀rọ po.
1: Alleluia.
0: Amen.
1: Ẹ sáré bá mi kàá sókè
0: mi. Mi hàn ẹ̀sùnmọ̀ kí ámì dámì dá
1: gbọ́ nǹkan tí ẹ rí mẹ́.
0: Náà má ṣe ń lé mi mọ̀ lòfin ni hàn.
1: 2 Timothy chapter 2 verse number 19.
0: 2 Timothy chapitre 2 le verset 19.
1: Kí ló wí?
0: Ètò ẹ̀dọ̀.
2: Néanmoins, le solide fondement de Dieu reste debout.
1: Yes.
2: Avec ses paroles qui lui servent de sceau. Le Seigneur connaît ceux qui lui appartiennent. Et quiconque prononce le nom du Seigneur, s'il s'éloigne de l'iniquité.
1: Alléluia.
0: Amen.
1: Oh, le pade Jésus, ko wa Jésus ri, ko mo ju ese sile.
0: Ama gamba Jésus mo, bo be kaka bo mu bo ma jo yin la dodo wa.
1: No no no ko sese.
0: Eni o vi biblo wa.
1: Ah, oh le se.
0: Ama tesi ku blo ne.
1: Èmi Ọlọ́run ó mọ ba e soro ngba gbogbo.
0: Bi gbo kuno tona na ko do nu ewe wele binu.
1: Sugbon le ni.
0: Amo egbe yo.
1: Ah. Ó lóun tó sí obìnrin.
0: Ẹ̀rù ẹ̀mí bàyàn ń démi bulokú ni.
1: Tó ń fẹ́ fẹ́.
0: Démi já.

àmọ́ ọmọ náà dánadán náà gbẹdàn gbẹdà jẹ́ náà mọ́ àádán yé gbẹdàn àyìn pọ́mọ́ kan ẹ̀kan o náà mọ́ wàá dán yé gbẹdàn ẹ̀pọ́ kan ẹ̀kan o náà mọ́ wàá dán kwinu mánu wẹ́ wàá ní ọ̀chẹ́ gbé ti queen ṣe àyìn ẹ̀dàn náà mọ́ wàá dán àlọ́mọ ẹ̀pẹ́ wàá bí ọkọ yóò chẹ́ mẹ́ta wàá lé o ebi kan o náà mọ́ yan oúnjẹ anago yóò mọ ohun wáyà sọ́dọ̀ mẹ́ yídà ṣe tó ohun o ebi kan o àmọ́ ọmọ náà dánadán lẹ́yìn àjíkọ̀ àlọ́pọ̀ àhán yá mi lè ta wa lo o àjíhàlọ́ aṣọ àdọ́gbà ànínàlẹ́ ànúdo iná mọ́ ọmọ àdán kọ́là dán mọ́ ọ̀là náà sọ̀rọ̀ pé o àdán ẹ̀ dẹ́wẹ̀ sọ̀rọ̀ pé o. Ìgbà wa.

0: kéké mi ọlọ́nà gbẹ̀wẹ̀ hàn pápá sí lọ.
1: Ine
0: mo eso kplakplakplakla davoli tawoni esi no koke de kwacha gbogbe ni de nyuma na kome saku ezo no furururu ya ichi gbeba. Kò fọ́ mi ojín rè kà ó dẹ́nu gbére ba. Ine àtìtì fáhómẹ́rẹ́ inú fìyàtà fún un dó.

0: yẹn tó àkìdé ga sun lọ́kè ǹdẹ́jẹ́ àkùn tó mọ̀ nkúfẹ́ pọ̀ ló ń jẹ pọ̀pọ̀ mẹ́wò kíni kíni jẹ́ àkùn mẹ́
1: wà
0: gàgàtọ́ ọlọ́jà àkùn mẹ́
1: wí
0: tóbi
1: jẹ́ àkùn mẹ́
0: kàjá lọ́kè jẹ́ àkùn
1: mẹ́ efe òbí. Sàbàdí ẹ ọ àkwàgbè adó àtẹlọmẹ àkwàgbè.
0: Tegi tegi tegi le jan ewe ya.

ìtọ́lọ́ tọ́wọ́ ìkálọ́ pọ̀tọ́lẹ̀ hùhùnà mi ìkálọ́wọ́ pọ̀tọ́lẹ̀ hùhùnà mi nọ àwàgbélọ́ sankatpọ́ntọ́ àràdíò tọ́pá ìdíyìn pẹ̀tẹ́gbélé àjàhà òrèrè ní pọ̀tọ́lẹ̀ jí ìkọ̀ só gàṣírí kẹ́kọ̀ọ́ fún èyí mi tọ́ jí ìmì wà ọ̀sẹ̀ èèkò àjàhà òrèrè déo owó gódó mi bá ṣe sì àyánu lọ́gọ́dọ́ àwàgbélé àtẹlọ́mẹ ilé yìí lómi sa ìkálọ́ ọ̀jẹ̀ hùhùn mi ni ayọ́ akọ̀nukú sáà pàgbé nù àló àtìgbòrò ní ọmọ ẹ̀fẹ́ fídíò àpagbé mi ó tọ̀rẹ̀ sí pẹ́kẹ́ tọ́ mi tọ́ ní mọ̀ ń jẹ tí mi kọ́ nukú sóbọ̀ tí wàá jẹ ọgbẹ́ fáyà fáyà èzò èzò ìrìbò ṣèkètè tí wàá dùn ọlọ́gbẹ́lẹ́.